0: subscribe to Only True on Wazopia FM.
1: Osanpon kari kari igbona feli feli o iroyin kaakiri le wa ati loke okun
2: Are Tinubu ti fowo si ki won gba onka awon asogun egberun kan si ipinle Oyo lati dola emi awon akeko ti won jigbe salo Gele bi owo ile ise otelemuye se ti ba awon afurasi marun ti won ko ohun ija fa awon magbebon ti won se ikolu si ile iwe kan nipinle Niger Bakona ni orilede Iran ti ko ilana ti orilede US la kale won ni abo lori eto eto orilede awon lo se koko lo se pataki Akude dasiko yeyin eyan wa iroyin kaakiri ile wa ti loke okun lo tun de se ti igboyin lati ile ise aladun wa Zobi FM loni tin se ojo aje ojo kini ninu osu kefa odun 2024 baliki zirewa mi ri la wa ni o ma karoyan fun yin iroyin wa toson toni gbera so lati ori awon igbimo kan ti won pe ara won ni take it back movement nibi ti won ti bere ife onu won loni ode ni ikorita mokola roundabout to wa nilu ibadan nipinle oyo lori eto abo to me si ni orilede yi ati bi awon oluko ati awon akeko ti won jigbe ni ijoba ibile orire nipinle ohun sise wa lakata awon ajinigbe awon olufi ehonu ohun ni won ko rajopo si korita ohun won si nkepe ijopo ba ati awon esu eleto abo lati fi igbiyanju ku igbiyanju won ki won le gba awon ti won jigbe ni ilewe meta ototo to wa ni aheoro esi ele pada Bẹ lo benu atelu bi isoro awon ajinigbe se un gbojira si ni ipinle Oyo tinu eto abo orilede yi si un jo ajoreyin gele bi are orilede yi Bola Tinubu se ti fowo si ki won gba awon nka asogbo ti onka won to egberun kan se enu ise ni ipinle Oyo be lo da awon eso ileto abo lo si ipinle Oyo lati lo gba awon akeko ati oluko ti won jigbe ni ijoba ibile orire kuro lakata awon ajinigbe ikede yi waye lana ode yi lasiko ti awon asoju ti ijoba apapo orilede ran lati lo se abewo si agbegbe ti ikolu na ti waye eleyi ti oga agba awon osise fun are Femi Gbajabi Amila dari won lo Gbajabi Amila ni ikolu ohun ba are lokan je lopolopo are si ti pase ki awon eso ileto abo lo gbogbo agbara won lati dola awon ti won jigbe na lakotan o ni awon yo gbe ibere awon eniyan nipa dida abubo ologun sile ni agbegbe ohun lo si waju are lati gbe yewo ewe owo ile ise eso eto ile muye orilede wa dss ti ba awon afurasi marun ti won gbe ohun ija ti awon omo orilede meji si wa lara won won ni awon afurasi ohun ni owo ninu ikolu to waye ninu osu kokanla odun 2025 iyun ni ileiwe St Mary Catholic Church Catholic School to wa ni papiri iyun nipinle Niger orisirisi awon ibon ati awon ija ati awon ohun ija ni won ba lowo awon afurasi ohun to fi mo ibon jamolaya AK-103 medogun ati awon ibon nlanla miran lara awon ti owo ba ni Yusuf Mohammed ti won pe ni Bature ogbon tarigan ma esin okoku ti won tin wa lojo to ti pe ni iwadi fi won wi pe awon woyin ni won wo ibon fun awon omo agbebon ti won ji onka awon akeko ati oluko odunrun gbe sa lo lasiko kokolu to waye nipinle Niger lodun to koja Lekoro Oselu oludije dupo are labe asi egbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obi ti so di mo ipe Rabiu Musa Konkoso ni yo je igbakeje ohun bi won ba le dibo yan ohun lodun 2027 o ni akegbe ohun lo ma je ko kin se di gerewu rara ninu oro ti Obi so leyin ti won yan gege bi oludije dupo are lopin ose to koja yi lo ti so di mo ipe gbogbo osoro eto abo to me bi nkan se le kokoko bi oju eja ati isoro aini ife mekunu lokan lohun ma fopin si o ni ilana orilede Nigeria titun to hun fe se ma da lori isokan ati iyipada rere ewe oludije dupo are labe asi egbe oselu African Democratic Congress ADC Atiku Abubakar ti bẹ si ni soro si minister ilu Abuja Ihsan Wike ihun lori oro ti Wike so nipa pe Atiku ko le ri ibo ida mewa ninu odogorun nipinle Rivers ihun ninu idibo gbogbogbo odun to nbo lona ninu atejade ti Atiku fi sita loni ode yi oni ko si enikeni komi agbara ti eni ohun le ni ninu ijoba ti yo so bi idibo yo se lo nipinle kan Oni ati pe awon ti won ri se eto idibo nipinle Rivers mo ise won bi ise won si mo ona jinle ti won yo lo lati fi esi abajade idibo sita nipinle ohun bákan náà ni ẹgbẹ́ òṣèlú Accord Party ti fòǹtẹ̀ lu Gbẹ̀ngà Ọláwépọ̀ Hashim gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú náà yún fún ìdìbò ọdún 2027. Ìròyìn sọ di mọ́ yìí pé òǹkà ìdìbò tí ó tó 423,000 ni ọkùnrin ọ̀hún ní nínú ìdìbò abẹ́lé tí wọ́n ṣe. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé Ọláwépọ̀ Kashim nìkan ló gba tíkẹ́ẹ̀tì láti díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà, ṣùgbọ́n àwọn ṣe ètò ìdìbò abẹ́lé kí àwọn ọmọ ẹgbẹ́ lè fòǹtẹ̀ lù yún gẹ́gẹ́ bí ìjọba àwarawa orílẹ̀-èdè yìí ṣe sọ. Lẹ́ka ètò ààbò bákan náà, ọ̀gá àgbà àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí Ọlátúnjí Dísù ti ṣe ìkìlọ̀ fún àwọn tí wọ́n ń lo ẹ̀rọ ayélujára àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè lápapọ̀ láti dẹ́kun àti máa ká fọ́nrán àti pínpín fọ́nrán àwọn ọlọ́pàá tí wọ́n bá wà lẹ́nu iṣẹ́ káàkiri ayélujára. Ó ní ṣíṣe eléyìí a máa ṣe àkóbá fún ètò ààbò, bẹ́ẹ̀ la máa kó rẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọlọ́pàá. Ó ní àwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí ṣì wà lójú ọ̀nà ṣíṣe iṣẹ́ takuntakun àti ṣíṣe òtítọ́, ṣùgbọ́n àwọn ènìyàn náà gbọdọ̀ fi ọwọ́ síbi tó yẹ kọ́wọ́ gbé. Bákan náà ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí NLC ti kọ àbá ẹgbẹ́ àwọn gómìnà ní orílẹ̀-èdè yìí nípa sísọ 100,000 gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́. Àwọn òṣìṣẹ́ ní pẹ̀lú bí nǹkan ṣe le kokoko bí ojú ẹja ní orílẹ̀-èdè yìí, mílíọ̀nù kan náírà ló yẹ kí àwọn òṣìṣẹ́ máa gbà gẹ́gẹ́ bí owó oṣù. Agbẹnusọ ẹgbẹ́ NLC Benson Upa ló sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe. Ó ní àwọn kò tí ì fẹnu ọ̀rọ̀ jóná, ìjíròrò sì ń lọ lọ́wọ́ láàrin ìjọba àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìhun lórí àfikún owó oṣù àwọn òṣìṣẹ́. Lákòótán, Upa ní iyekíye tí wọ́n bá fẹ́ máa san gẹ́gẹ́ bí owó oṣù fún àwọn òṣìṣẹ́ gbọdọ̀ lápa nínú ìgbé ayé àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí orílẹ̀-èdè Iran ti sọ di mọ́ pé àwọn kò ní gba ìlànà kankan tí orílẹ̀-èdè US là sílẹ̀ lórí jíjẹ́ kí ogun omi àyàfi tí àwọn bá dáàbòbò gbogbo ohun tó jẹ́ ẹ̀tọ́ orílẹ̀-èdè àwọn. Ẹni tó jẹ́ adarí àgbà lórí ìdúnàdúrà fún orílẹ̀-èdè Iran, Mohammed Bagheer Ghalibaf, ló tẹnumọ́ wípé orílẹ̀-èdè Iran kò ní gba ìpinnu ìlú Washington kankan. Ó ní dídáàbòbò ẹ̀tọ́ orílẹ̀-èdè àwọn ló ṣe kókó, ló ṣe pàtàkì. Lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá lọ́sàn tòní, ògbóǹtarìgì eléréje orílẹ̀-èdè yìí Tóbi Amúṣàn ti jáwé olúborí nínú ìdíje eréje oní 100 mítà eléyìí tó jẹ́ ti Rabat Diamond League eléyìí tó wáyé ní orílẹ̀-èdè Morocco ti ọdún 2026 tá a wà yìí. Agbọ̀jẹ̀ nínú eréje lágbàáyé ọ̀hún sá èje náà ní ìṣẹ́jú 12 tó sì dọ́gba pẹ̀lú àkókò tó dára jùlọ nínú àsìkò eréje ti ọdún yìí. Òun ló sì borí gbogbo àwọn olùdíje yòókù. Ìròyìn káàkiri ilẹ̀ wà tí lókè òkun ò ní ju báyìí lọ, ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àfi tó yín létí wípé ààrẹ Tinubu ti fọwọ́ sí kí wọ́n gba òǹkà àwọn aṣọ́gbó 1,000 sí ìpínlẹ̀